0: ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ Apostolic Christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa Prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde tó jókòó kó dìde. Dìde.
1: Hallelujah. Ẹjọ́ ẹ kí hallelujah yẹn dáadáa.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Yàtọ̀ púpọ̀, kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá.